waaw baat yàlla bi na jub loolu xam-xam moo ci mën a dimbali jàmm.